ìyanu àṣẹlẹ̀. Tẹ bá rìnrìn àjò, ìyanu àṣẹlẹ̀. Ayé òní rí di yín. Ọjà òní rí di yín. Ọwọ́ ayé òní ká yín. Ọwọ́ ọ̀tá òní rà yín. Ó ti ń dára tẹ́lẹ̀ kó dára má kò ní dé bá yín. Ewé ńlá yín kò ní rú wẹ́wẹ́. Òkè òkè lẹ́ ó máa lọ.